0: ti tó ń gbọ́ mi. Mo jí mo sílẹ̀kùn ọjọ́. Mo jí mo sílẹ̀kùn ọlọ́jọ́ ni ó ibà.
1: Á ẹ káàbọ̀ padà. Ó lè díẹ̀ láàárọ̀ ìṣà yóò lè jù bẹ́ẹ̀ lọ́nu church. Ẹnjìníà ọjà mọ́ mi lẹ́nu. Kò sí nǹkan kan ọya gbogbo ìyẹn rá bàbà. Níbi tó o bá dé ẹnìkan ní ẹ̀tí ẹ̀já jókòó. Gbogbo ẹ̀jẹ̀ ti ń jókòó nǹkan. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Wà ké níbi tó o bá dúró sí. Wà ní bàbá àgbájọpọ̀ ire, àgbájọpọ̀ ìrànlọ́wọ́, àgbájọpọ̀ àánú tí ó ṣílẹ̀kùn gbogbo ilẹ̀kùn tó ti tì mọ́ mi. Ọlọ́run rọ̀jú ẹ̀ lé mi lórí. Jójú àánú ọ̀rọ̀ lé mi lórí lónìí. Òjò ìgbédìde, òjò àánú, òjò ọ̀pọ̀, òjò ìrànlọ́wọ́, Olúwa o, ọ̀yà rọ̀ lé mi lórí. Láti òní lọ lórúkọ Jésù. Ìsáàrọ̀ là ń ṣe imọ́ mi. Mo fẹ́ wàásù angẹ́lì tó dúró tì mí ní ọgbà. Mo fẹ́ wàásù angẹ́lì tí ń bá mi sọ̀rọ̀. Ó ní mọ̀ pé àdúrà yìí torí páwọn kan gba ìdáǹdè. Wà wá ké ó fẹ́ dàbí ẹni pé yìí ni ó jẹ́ second to the last prayer. Wà ní bàbá mi. Ohun tí mo fẹ́ ṣe táyé òde ń ṣe mọ́. Ohun tí mo máa ń ṣe tí wọn ò jẹ́ ń ṣe mọ́. Láti òní lọ agbára Ọlọ́run wọnú mi fún mi ní àṣẹ jẹ́ ń lè ṣe. Ọfẹ́ rìnà wọn ò jí orìnà. Àṣẹ ọjà bọ́ sí ọ lára láìpẹ́ yìí. Ọfẹ́ máa rìn wọn ò jí orìn. Ọfẹ́ gbọ́ wàásù wọn ò jí ọgbọ́. Ọfẹ́ lo káà wọn ò jí ó lo. Ọfẹ́ jẹ́ landlord wọn ò jí ó jẹ. Bíbélì ni Jésù olùgbàlà nígbà tó pé ọgbọ̀n ọdún ó sì ń jẹ́ bí a ṣe ń pè. Wà ní bàbá mi jẹ́ ń jẹ́ bó ṣe pè mí. Ọmọ bàbá ni mí nípa ìgbàgbọ́ nínú Kristi. Ẹlẹ́dàá mi o, n tí mo fẹ́ ṣe tí ayé òjé ń ṣe. Okùn tí òjé ń ṣe ó yá já dànù báyìí. Ayé mi gba agbára ṣe ń tó yẹ kó o ṣe. Ó ohun gangan lọ̀rọ̀ yẹn. Angẹ́lì ti fún mi. Ayé mi gba agbára ṣe ń tó yẹ kó o ṣe. Ayé mi gba agbára ṣe ń tó yẹ kó o ṣe. Màmá ayé rẹ̀ gba agbára. Dádì ayé yín gba agbára. Ó gbogbo ẹ̀yin student tẹ́ ń gbọ́ mi. Ayé yín gba agbára. Lórúkọ Jésù ayé rẹ̀ gba agbára. Àṣẹ ti mú bẹ́ẹ̀. Ọ̀dà ẹjẹ́ àṣẹ báyìí. Láti ìwó road ẹ̀wọ̀ mọ́tò gbagi ẹlẹ́fẹ̀sán wẹ́mà ẹ sọ fọlọ́kọ̀ láti ìwó road pé Ọlọ́run òjijì lẹ́ti fẹ́ sọ yọ sọ yìí wẹ́mà bank. Àwọn onímọ́tò náà ń gbọ́ báyìí wọ́n mọ̀ bẹ̀ pé Ọlọ́run òjijì ni ẹ mọ́ gbé mi lọ. Má gbé ọdí chọ́ọ̀chì ni ẹgbẹ́ gáràjì lọ wà báyìí. Gáràjì wa náà ni gáràjì Ọlọ́run òjijì.
2: Hello bàbá mi o, èmi ni ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ láti ìlú Dublin. Mo ní kémi náà wà dúpẹ́ kí n dúpẹ́ fún oore tọ́lọ́run ṣe fún mi. Ẹ máa ní ká san ìdá mẹ́wàá oore májẹ̀mú everything ni mo ń san. So mo dúpẹ́ pọ́lọ́run ò fi mí sílẹ̀. Last week ẹ ń sọ fún wa ẹ pray fún wa ní a máa rí owó. Mo ṣàgbàdúrà yín but mi ò fọkàn sí anyway because mo rò pé mi ò lèyàn tó fẹ́ fún mi lówó níbí kò sí mi ò lẹ́yìn tó fẹ́ fún mi lówó ń bí báyìí. Then meanwhile mo ti file fún tax refund mi fún 2025 but to my greatest surprise wọ́n nígbà tí mo file fún wọn ní mi ò dí fún anything. In fact èmi gan ni mo tún jẹ wọn lówó. So ó yà mí lẹ́nu pé báwo ni mo ṣe jẹ yín lówó. Mo san tax mi kan tẹ̀ tó kí sálárì tó wà káàsì mi wọ́n ti yọ tax mi. So wọ́n ṣàní mo jẹ wọn ní 1000 plus over 1000 euro. Èèyàn dẹ̀ kí ń jẹ wọ́n lówó. So to cut the long story short sef, to my surprise bó ṣe di last week nìyẹn mo kàn rí email wọn ni pé mo deal fún so amount pé in the next few days mo ma credit mi pẹ̀lú owó yẹn. Mo kọ́kọ́ ní because mo ti kọ́kọ́ pe àwọn agents kan bá mi file fún àwọn náà file fún wọ́n ṣáà clear debt yẹn pé mi ò jẹ wọ́n lówó mọ́ dẹ̀ wọ́n san 200 plus fún mi bí 200 over 200 euro mo san fún mi. So mi ti gbàgbé ẹ̀ síbẹ̀ but ìgbà tí mo rí message wọn àbáwọn pípọ̀ yìí ń ṣeré ni àbí àwọn ọmọ kan tó ń sọ ni pé àwọn mo due fún 1400 euro fún as my tax refund for 2025. So mo ní ká máa wò ọ̀ntí pé mi ò believe ọ̀ntí tó wọ́n yẹn bá tó wọ àkáǹtì mi. So but as the Lord will have it bó ṣe credit mi ní owó yẹn nìyẹn o 1400 plus euro. Ó yà mí lẹ́nu. Ó jọ mí lójú inú mi dùn. Mo dẹ̀ ti san ìdá mẹ́wàá mi immediately. Thank you so much sir. God will continue to be with you. Ẹ ṣe gan bẹ́ ṣe ń tọ́ wa sọ́nà. God bless you sir.
1: Gbogbo èèyàn na fóònù ẹ sókè wà ní bàbá mi o jẹ́ ń gbà pé ayọ̀ já láti ọdún fún mi lónìí òní lónìí jẹ́ máa gbà láti gbé fóònù yẹn sétí. Gbogbo ẹni tó ti gbàgbé rẹ ní ìlú tó jìnnà àti ìlú tó súnmọ́ wọn á pè ọ sórí aago lónìí kì wá ṣe pé wọn ó pè ọ nìkan owó á jáde fún ọ. Wà dúpẹ́ dúpẹ́ lónìí lórúkọ bàbá ti omo ati ti emi mimo jo je mo po san ida mewa transfer oni loju anu bo ba wa ni ida mewa wa rubo anu se lojo Wednesday oje ojo to unique so gbogbo yin te ni ida mewa te fe san laaro yi bi oluwa se nbe ti emi nbe lai ati ore adua mi gba eyin wo le gbagbo padua yin gba loni ojo anu
3: account number church ni eje nfun yin 1966 36 38 73 1966 91966 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elo eleyi 2017 4290 47 2017 4290 47 First Bank niyan Comfort Life Mission International niyan ni o tun gbe jade ese bibeli ta fe ka loni sir mummy ati daddy ati see the way Daniel lana iwe Daniel chapter 6 chapter 7 iwe Daniel chapter 7 titi wo chapter 12 Daniel chapter 7 8 9 10 11 12 done and dusted
1: gbogbo eyin omo ti won bi loni gbogbo eyin te mark wedding anniversary yin oju anu oju anu loruko baba to ma ti temi mimo ki olodun ko ro le olori wa je eyan laye in Jesus name happy birthday long life and prosperity and not only that oni ni mo so tase igbeyawo yin oni tuka mo so le kan na igbeyawo yin ko duo dale ke gbadun igbeyawo yen ka won mo yin fola yin toro in Jesus name happy wedding anniversary in Jesus name oya gbe omi adua re mo ya si mimo fun o loruko baba to ma ti temi mimo omi ko die je Jesus damo omi were pelu Psalm 24 tete lowe o ja pade church nisin
3: eni kan ni wo ni mo fe so testimony 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin.
4: Hey, don't forget to keep up with Classic FM on social media.
5: Our pages are fun and highly interactive.
4: Follow us on Twitter and Instagram at Classic FM 911. That is at Classic FM 911.
5: Like our Facebook page, facebook.com/Classic FM 911. The good times never end on Classic FM 91.1, playing every song you know.